nígbàdí náà tó gbọ́sọ̀ èmi lọ́sọ̀ọ́ èmi lè ṣọ́ ọlọ́ṣẹ́ tètè mọ̀ sọ́ọ̀ rẹwà àtàrà.